ẹ ṣeun ẹ kásán gbogbo ẹyin tẹ ń gbọ wá lórí ètò ní ọjọ ìní ọjọ ìní ti ń sọjọrú ojúmọ kẹwàá nínú oṣù kẹfà ọdún tàmọ sí oṣù okúdù ọdún ẹgbàá ò lé mẹrìndínlọgbọn mọ kí n pé ẹkú dédé wò yìí ẹkú gẹgẹ bí ọjọ ṣe rí yàgò mẹta ti kun ìṣẹjú mẹdógún ní ojúlẹsẹ wa ọmọ yìí àbúrò yìí tí a mọ sí michelle dosunmu lórúkọ mi arábìnrin wa tí wọn bẹ ní orí ẹrọ náà ni dídí mẹwù àwọn ìròyìn àwọn ìròyìn mélòó kan tí a fẹ lọ nípa rẹ ní àwọn wọnyí oríire fún gbogbo àwọn ọmọ ilẹ̀ benin tí wọn wà lẹ́yìn odi torí pé wọn ò ní ṣe wàhálà mọ́ láti gba ìwé ìgòkègbodò tí a mọ̀ sí passport a ó ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè wa wàdà yìí tún tẹ̀síwájú lórí ìrìn àjò rẹ̀ ní ọjọ́ àná ló lọ ní àwọn ọlẹ́dẹ̀ bíi mẹ́ta ti àwọn adúláwọ̀ ti ìwọ̀ oòrùn a ó ṣàlàyé bákan náà lórí ohun yìí ojúlẹsẹ tí ń bójú tó ètò ìgbáyere ojú orí títì tí a mọ̀ sí sẹ́nẹsẹ́r ó ti ń ṣe ayẹyẹ ìpolongo jẹ́ òfo asẹ́ntì ní àwọn orí ọ̀nà wa ní pàtàkì ní àsìkò àwọn ìdánwò tí àwọn ọmọ tá wà yìí

0: jamais seul. Toujours plus proche de vous.
1: Toujours.
0: Fraternité FM 96.5.
1: 96.5.
2: Ẹ káàárọ̀ o, àbí ẹ kaalẹ́ gẹ́gẹ́ àsìkò tí ẹ ti ń gbà lọ́wọ́lọ́wọ́. Ní ọjọ́ àná, a sọ̀rọ̀ lórí ìgbéyàwó tọ́tọ̀nà ní orílẹ̀-èdè Benin tó jẹ́ ìgbéyàwó tí a ṣe ní abẹ́ ìjọba. Ní ọjọ́ ìní, wọ́n fẹ́ wí fún yín kí ni ìgbéyàwó abẹ́ ìjọba. Torí ìgbéyàwó abẹ́ ìjọba kò lè ṣeéṣe ju obìnrin kan ṣoṣo lọ. Ẹ̀yin kò sì lè ní ìyàwó mìíràn níwájú ẹni tí ń ṣe ajẹ́ńlẹ̀ nítorí pé èyí tí ẹ ṣe ní àkọ́kọ́ ti ń tẹ̀síwájú. Kí ni ohun tó jẹ́ pàtàkì nípa ètò ìgbéyàwó abẹ́ ìjọba? Ní àkọ́kọ́, òfin pa láṣẹ pé kí àwọn tọkọ-tìyàwó kí wọ́n gbé papọ̀. Kò lẹ́tọ̀ kí ẹnikánukú gbé fúnra rẹ̀. Èkejì, ìtẹríba gidigidi. Ẹnikánukú gbọdọ̀ tẹríba fún ẹnikejì rẹ̀. Ẹkẹta, òun ni ìgbọ́kànlé síra wọn. Ẹkẹrin, ẹnikọ̀kan gbọdọ̀ lọ ní ìrànlọ́wọ́ fún arábìnrin rẹ̀. Ẹkaàrún, àwọn ìpinnu pàtàkì lọ èyí tí ó kan ẹ̀kọ́ fún àwọn ọmọ. Ẹ gbọdọ̀ dá ìmọ̀ràn papọ̀ kí ẹ fi yọ ohun tó da jáde nípa rẹ̀. Nítorí ẹ̀yin méjèèjì ni eléyìí kan. Ìpinnu yín nípa ohun tí wọn láti máa jẹ, àlàáfíà wọn, ìtọ́jú wọn, ẹ̀kọ́ wọn, àbí ojúlé ẹ̀kọ́ gíga tí ẹ gbọdọ̀ fi wọn sí àbí bẹ́ẹ̀ lọ. Ẹkẹfà, ẹnikọ̀kan gbọdọ̀ ní iṣẹ́ kan tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí òun náà fẹ́. A gbọdọ̀ kọ̀ fún ìyàwó wa kí ó má bàa ṣiṣẹ́ nítorí pé ọ wà ní abẹ́ ìdílé wa. Ẹnikọ̀kan sì ní ẹ̀tọ́ láti lo ohun tí ó ní láti fi ṣe àtìlẹyìn iṣẹ́ rẹ̀. Ẹnikọ̀kan sì gbọdọ̀ kópa nínú.

ìnáwó tó mẹ nínú ìdílé wọn gẹgẹ bí wọn ṣe lágbára tó àti gẹgẹ bí wọn ṣe ń rí owó a sì ń tún káralé iṣẹ tí a ń ṣe láti fi rí owó yìí a sì tún ṣe àkíyèsí sí iṣẹ tí obìnrin náà ń ṣe láti fi rí owó ní àwọn àsìkò mìíràn àwọn ọkùnrin nínú ìdílé ohun ilé ṣíṣe aṣọ fífọ àbí iná dídá ìtọjú àwọn ọmọ omi pípọn bí a ṣe lè ṣe gbà kí ó fi dé wá nínú ilé àbí àwọn igi tá a fi ń dáná ó jẹ pàtàkì kí ó di mímọ fún wa lórí ohun yìí pé ìmúṣe obìnrin nínú ilé iṣẹ́ ó jẹ́ ìrànlọ́wọ́ kan fún iṣẹ́ ìdílé ó sì tún wá jẹ́ gẹ́gẹ́ bíi pé ó ń fi owó sápò láti fi ṣe àtìlẹyìn yìí iṣẹ́ obìnrin nínú ìdílé láti lè fi pààrọ̀ owó tí a ń lò nínú ilé nítorí pé kí a mọ bí ìgbẹ̀yìn ìdílé náà ní ọjọ́ ọ̀la bí ó bá fi àwọn iṣẹ́ náà sílẹ̀ nítorí èyí ni bá ṣe pé ìdílé náà ọwọ́ wọn tutù díẹ̀ wọ́n máa ń gba àwọn òṣìṣẹ́ nínú ilé gẹ́gẹ́ bíi kúkù àbí àwọn tí wọ́n tọ́jú ilé tí wọ́n tọ́jú àwọn ọmọ àwọn tí wọ́n ń fọṣọ.

0: ẹni ọ̀hún tó ń tó mìtọ́ mìnà yìí wọ́n á mi dó gẹ̀ẹ́sì ọ̀mìnà yìí kan dọ̀bọ́ mi náà ṣe ló káwọn jí àsúnlọ́pọ̀ jóná mìnà wá ní wá mi tán égbé tán kàn.
1: tẹmẹtẹmẹ èmi dóge sí bóná dùgbẹ́ná àló bóná dógbénú sọ rẹ̀mẹ́tọ́ mi tán lẹ́ dàkúnú sangbe éjàé gánwé mi jẹ gẹ́ndẹ́mẹ lòkódọ́nù wẹ̀kẹ́tẹ̀ mi tán rádíò fraternité ọ yèdíè nù kọ́nukọ́ntàn jìlda sọ̀zin súdọ̀ mẹ́ ètò yẹn mẹ́ wọn sí.

0: tolomi ntolu po wakanu donu mewa okanu eku abo
1: ibu jesu mejome
0: meti kali
1: bosu jeremi ayo so peru gura
0: bosu jeremi yo todo ye teka va donu lo don
1: nye va doni kaka ya o pito me to ganzi da yi o ewe inu e vizi ni bon tu no ma so fu peru gigu o yo pito me zira yi ni ni tenu azome yi ni ten yon un zira azome yi le bẹsìn kọnu kan tán mẹka ikọ gbogbogbò tán mẹọ títí bẹ vidà yìí ní ìlọbí ní ìjà bí ó rí ọ náà sọmọ pé ní tọrẹ ọ kó sọmọ kànú ganu àṣùgbà máa dó máa sọmù tọrẹ ọ ẹni ẹna dépò ẹni ẹni gbogbo ní jesu wọn owó gbọ ẹni tó kó tán ẹni lẹ zéré tóbi rọ ẹni bẹ àṣùgbò ètò tó kó yọ ẹ máa mẹtọ lẹ máa do pẹlú fún ẹ ẹ náà yà ó fún amaṣẹlẹ fún ẹlẹgbẹ náà tó rò sọhún ẹ ní wọn ní ìsálọ nílò apá ìjó nílùú mẹtòbí lẹọ nílò apá rẹ náà dé wẹ ẹ ẹ sì ń di apá rẹ lérò gbogbo mẹjọ ìyá pa sí ni wọn rẹ ọ alẹdùn ìkáwé gan níbo jésù mẹjọ mẹ ẹ ní ìdẹsùwọ èsì rẹ dẹsùwọ ẹlẹgbẹ ìlú ló pọ ló pe ní èdè àyẹwò ìgbèjì ọ gbèsè lẹwà ìjọmọ mi lòun ló pe lọmọ rẹ fún ẹ máa dálọ gbèsè lẹyà èsì iná ọkọọkan bó ó lè gbé wọn tó ọlá yìí nǹkan àbí ó lọ gbé ọjọ rẹ tí ó lọ dúdọ fún èyí ló fi mí lèṣù ta mọ mi máa pàṣẹ nílọ ẹni ń wà sọ ọ lè ní abẹ gbọmọ ní tó ọlá yìí nǹkan èyí kan àdé máa yí bu wa.
0: iná chenwe bosu jeremy bomi kan tí mẹnu mi dọ mẹjìlẹ eyínú takoro mẹdẹ fẹ eno alita ovide ajeji to bon tin bo ablo ba ro kwede memo ya ado kwe gbe bo asan jewe ba asan to ya khenu de bo sonu kewe ya ene we ya khosu rena dalo e bla won lewe gan kwe ti o meto le wa na ba kwe zeza inu ko ene ko me ko me de uri abe to to kwe ya khosu lo je won me gan mo ha mi no do mo jewe ton ganji me me na asan jebo khenu we ze ren urgence we do ede na me o e ma ti me du me anu mẹ́rẹ́ kó fi ní múlù àkùlí tán lé fún ọmọ fúlá fún bọ̀ ẹ yúgú yúgú yá ká yí lọ́bọ̀ ìdótó kó yájá kọ́ sí lọ́jẹ́ ní tọ́jú mọ́ wa mẹ́rẹ́ karansẹ́ńkì ọjọ́ mi náà yìí wẹ̀ tí wọ́n bá karanka tó kọ́ àtọ́rọ̀ mi tọ́jú karansẹ́ńkì ọjọ́ yọ kó àbọ̀ tó e.
2: ẹ
0: ẹ tó ń mú ìlọsùn mẹjọ. mẹ jẹ́gàdé. ìtọ́jú mọ́ wa mẹ́rẹ́dọ̀ karansẹ́ńkì ọjọ́ mi náà yìí wẹ̀ tí wọ́n bá karanka tó kọ́ àtọ́rọ̀ mi tọ́jú karansẹ́ńkì ọjọ́ yọ kó àbọ̀ tó e. mẹ́jẹ́gàdé. yẹ̀wò inú ma ti ẹsẹ̀ ẹ̀tẹ̀ bá dọ́nu yóò dán igbe. àfubọ̀ yúgú yúgú yá ká yí lọ́bọ̀ ìdótó kó yájá kọ́ sí lọ́jẹ́ ní ìtọ́jú mọ́ wa mẹ́rẹ́dọ̀ karansẹ́ńkì ọjọ́ mi náà yìí wẹ̀ mẹjẹgàdé. yẹwò inú ma ti ẹsẹ ẹtẹ bá dọnu yóò dán igbe. iná chenwe alatunaji sansin mina jẹwọ náà ọrin tán ẹkún ló sẹkún jí wa payọ mẹ sansin táwọn náà jẹ ọ ẹrọ dọnu sasin ẹwẹ àránjẹ dẹtọn nùgúlọ ìnà gbọmọkún wà nù mí hun ena ero sẹ́ńkú jìyà àwọn ni mìíràn kún tó pọ̀ wẹ̀ ẹ̀ ń lọ́jì lé gbẹ́ gbẹ́ gbẹ́ bọ̀ ìdánwẹ̀ tómi tọ́lù karanka tó ọjì wáyé kó àbọ̀ tó e. mẹ̀tíkadì e. amánọ́gbè gregoire. lẹ́mi ká dégbè.
1: ìjọba sọ mi wẹ̀ mi kú tó àzọ.
0: eyọ.
1: ǹjẹ́ wà.
0: ǹdè fẹ́ dọ̀nù wọ̀ ẹ̀dọ́n àná ẹ̀hún.
1: ǹdè
0: fẹ́ dọ̀nù olùkọ́ ọ̀bà ní